ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni. Bẹ̀rù bá sọ pé ṣe.

0: bẹ́ẹ̀ni bí ẹ̀rù bá ṣe ọ̀pẹ́ ẹ̀rù wa tún gba òmí dandan níwájú ti olúwa jẹ́ mi sọpẹ́ lọ́jọ́ tóní fún gbogbo ore ọlọ́run nínú ayé mi fún gbogbo àwọn iṣẹ́ ìyanu tí ó ṣe ẹ̀dílọ bíbọ̀ gbogbo jíjẹ mímọ́ àní láìsí ìṣòro olúwa máa dúpẹ́ àṣẹpẹ́ fún ọlọ́run ìgbà ni a ṣe ní ọjọ́ tóní gbogbo ẹ̀ tí ẹ sì ń bọ́ wá ṣe ìbàkúnrin ní àkókò ẹ jẹ́ kí ìbà tún wá ṣe ọjọ́ ẹni ti ṣe ọjọ́rú ogúnjọ́ nínú oṣù ẹ̀bíbí ọdún ọgbẹ̀rún mẹ́rìndínlọ́gbọ̀n aago mẹ́jọ ìrọ̀lẹ́ tí kọjá ṣẹ̀jú bí méjì báyìí láti lè ṣe ẹrú pàtẹ́tì ń jẹ́jẹ́ ríṣìn àmọ́ kínní gbogbo ẹ̀ tí ń dúró nínú ẹkún òṣè olúwalọ́run àjẹkì ònà òmìnirẹ fún yín o gbogbo ohun tó jẹ́ ìṣòro ìdààmú olúwa sọ dípẹ́ tẹ́lẹ̀ fún wa ní àkókò ẹ̀ṣẹ̀ mẹ́ta ọ̀kẹ́ fúwọ́rí akéwì pé ẹ̀kọ́ ọjọ́ tí ò ní jẹ́ṣẹ̀rẹ́ àmọ́tún débi àṣẹ́ndé láti sọ pé ètò àti ọjọ́ tí ò ní ohun méjì pàtàkì ni a ó gbé ká iwájú wa tó yẹ pé mo fẹ́ nítorí pé ọ̀yẹ̀ ká kọ́ èdè wa bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ ọ̀dà ohun àkọ́kọ́ nìyí orúkọ àwọn ọmọ ọwọ́ márààrún ti ń bẹ ní kàwọ́wà jẹ́ àwọn ọmọ ọwọ́ márààrún wọ̀nyí ẹ bá wà fún wọn ní ẹ fún wa ní àwọn orúkọ báwo ni a ṣe ń pè wọ́n àwọn ọmọ ọwọ́ márààrún báwo ni a ṣe ń pe orúkọ wọn báyìí ohun àkọ́kọ́ nìyẹn èkejì aṣọ méje kan ń bẹ tí a kì í fowó rà aṣọ méje kan ń bẹ tí a kì í fowó rà ẹ fún wa ní orúkọ àwọn aṣọ wọ̀nyí 0 44 70 44 àwa ti bẹ̀rẹ̀ ní ọjọ́ tí ò ní àmọ̀ pé nínú inú tí kò dùn inú tí ìbànújẹ́ wà àmọ̀ pé a gbọ́dọ̀ fi pé kí ẹnìkan kan kálẹ̀ fi ọ̀rọ̀ jómi tó rọrùn gbogbo ẹ̀yin olùgbọ́wọ́ ètò yìí akínyín bàbá wa bello jafaru adúpẹ́ àwọn bàbá wa nílùú bètè àbí ìlú bàbá wa bẹ́sà ní mọ̀nà ọlọ́run akínyín bàbá wa láwọn ètò lọ akínyín ìyàwó abíyàwó ìbẹ́ta àdúgbò ohun tó bí ọjọ́ mẹ́ta bàbá wa bíyàwó àwọn bíyàwó méjèèjì ní kólà pẹ̀lú bàbá wa àgbàlagbà akínyín pé ó pẹ́ fún wa abẹ́rẹ́ fún ní ọjọ́ tí ò ní tìjà ní máṣubù la retí láti jà kí adá sí ètò yìí ó jẹ́ pé ìmọ̀ àwọn kan ìmọ̀ bí àwọn dá sí ètò wà nàbí wọ́n fẹ́ pè wá lásán káwo ohun tí wọ́n fẹ́ ṣe. Alo. Yàwó abẹ́rẹ́ ẹkú ọjọ́ mẹ́ta ẹkú gba ni ẹkú àsìkò wa báwo ni kò adúpẹ́
1: kílò rà tẹ́lẹ̀ ọgá ju omi lọ gbàgbọ́lágbọ́n dá sí
0: ohun kò ní ẹni náà pàápàá àgbàlagbà rẹ jẹ kò sí ohun kan tó ga mẹ́ẹ̀ ṣé ẹ lè sọ ti àwọn ọmọ ọwọ́ márààrún abẹ́ ẹ lè sọ ìyàwó ayé ò dá o ẹ̀ǹgbà tí tí ọmọ bá ń bí wá pé ǹjẹ́ báwo la ṣe ń pè àwọn ọmọ wọ̀nyí.
1: Bàbáràgbọ́n dá sí sísìn ni àdúgbò yìí àdó ọmọ ọmọ àgbè lọ́wọ́ wa àdó ọmọ kakọ.
0: Ọ̀dà ọ̀dà ẹ máa gbọ́ wa ọ̀dà yà wa ẹ ṣe wo adúpẹ́ ìyàwó àbí ìbẹ̀ tí a kí ẹ máa gbinú torí pé àkókò tí a wà yìí kódà gbogbo ìkọ́là ó ti wá káàkiri báyìí tí a ó máa bẹ lọ́rùn kí ogbe aléke rẹ̀ ní ọjọ́ torí pé a ò ní agbára kẹ òun náà ni ẹni tí a fi ọkàn tẹ òun náà ni agbójúlé 0 44 70 44 44 ohun méjì pàtàkì ni a gbé sí kàtó ọwọ́ wa àkọ́kọ́ òun náà ni pé báwo ni a ṣe ń pe àwọn ọwọ́ márààrún ti ń bẹ ní ìkàtó ọwọ́ wa báyìí òun ni mo fẹ́ pé kí ẹ bá wa ṣe àlàyé rẹ̀ èkejì ni aṣọ méje kan ń bẹ tí a kì í fowó rà ó ti yá ọjọ́ pé ẹ̀kan ti ń bẹ pẹ̀lú wa tí wọ́n fẹ́ dá sí ètò wa. Alo ẹ kúrò lẹ́wọ̀. Ó dà. Ọ̀dà kódà ọ̀rọ̀ pàtàkì lẹ́sọ̀. Bẹ́ẹ̀ni àti kí wọ́n ní àkókò bẹ́ẹ̀ni adúpẹ́ ọ̀dà. Ẹ ṣeun adúpẹ́ ìyàwó àbí ẹ̀rẹ̀ tiẹ̀ akínyín 0 44 70 44 44 àwa máa tẹ̀síwájú nípa àwọn okú kíkì yìí nípa àwọn ikú lọ́lọ́kan ọ̀jọ̀kan jẹ́ gbogbo àwọn ìdílé onílàdó àwọn ẹbí ṣàbí ẹbí ìgbékulé pẹ̀lú ìbànújẹ́ ọkàn fẹ́ láti túfọ̀ ẹni wọn jùlọ ọmọ wọn bàbá wọn àbúrò ìyá àbúrò bàbá ara koriwa ti won se bi kun legrebu ati ande pe jangola la to je pe awon baba kan ti won won pe ni lo parakuni bi ti won je pe ti olorun ni ojumo keredi ni ogu osu karun je osu ti awe yi ni lo paraku nigba ti olorun je mokandi ni adore ti se sosa neva je leni aisa ranpe etwa irole yi ago mejo bayo je pe won ti bere awosun adua ni le ologbe yi ni adugo siraku ye ile yawo ati won se elegbe silin okoju sile baba wa yusuf baba wa alaji sule papa juin je te ba ti debe nbe ni awosun yo waye ni ojo la tin se ojo bo ojumo kokale ni ogu je agume wa misa isiku yo waye ninu ojo catholic tin se saint thérèse de l'enfant jésus lenyire ni a o se idupe mo so fun mi pe ti a ba se tan ologbe baba sile ikeyin ni ile isigbe isin oku ti se cimetière ti do paraku ni gbogbo awon okun ti a fe ki won ninu ibi ile isiku lohun ni a o gba ki awon idile je te ba debe ta ba ti ki eku itan nitori pe ki se ninu ayo sugbon amo pe gbogbo epo bi olorun se sise re niyen a o ma dupe lorokan jokan fun ise yan ti olorun se akiye beni gbogbo awon omo ologbe iyawo sedu sidikatu ti yanda pe ni ya samadu ti o je iyawo ologbe baba wa abasi ni adugo titirunbe won gba lati le se lati ki gbogbo awon idile musa saniti ni pe bi lohun abudu baba gbogbo idile manne ni paraku ni save idile pape sedu ni save ni paraku gbogbo awon idile ti won ti ilu bante ilu ilugba ati pira gbogbo awon ara adugo titiru gbogbo awon ana lolokan jokan na akin pe eku aduro ti eku nawo eku adura eku api soka olorun lanu yo san fun ni esere gbogbo awon iyawo ti won debe ti won dana pelu eto yi nje olorun ko wa pelu yin awon ana ti won ti ilu shauro ilu gobi ani gobi aliji lohun ni salogo ni joko ni sabalukandi pe eku nawo olorun lanu ko wa pelu eni ko kan wa olu abukun ni opo lopo a ma lo pelu olorun lanu

0: شوق داري يا عمي هو الشوق داري يا عمي ونادوا بعضي وما جاوا علينا فما بسني قدم.
1: Alo, ẹ máa gbẹ́sẹ̀ lọ kọ̀kọ́ ẹ kúrò lẹ́wọ̀.
2: Ẹ kúrò lẹ́wọ̀.
1: Àdúpẹ́ o, Bàbá Bello.
2: Ẹ kú ètò.
1: Ẹ kú gbà wà yẹ kú àsìkò wà kú àdúró tì. Ọ̀dà ṣé o sí o?
2: O jẹ́ ẹ̀kẹ́ mọ gbẹ̀gbẹ̀ lọ́lé ni mo bá rí mi. Mo bá ti ń jẹ́ nígbà yẹn mo bá gbé ètò mo lè dáadáa sí.
1: Ọ̀dà àgbẹ̀yìn. Bàbá wa ó dá dúpẹ́ fún Bàbá Bello Jafaru ó ti àfi sórí àtẹ̀wò láti pé àwọn ọmọ wọn márààrún ti ń bẹ ní ìka ọwọ́ wa yìí báwo ni a ń pè wọ́n àwọn ọmọ wọn márààrún wọ̀nyí báwo ni a ṣe ń pè wọ́n ó yẹ kí a máa fún àwọn wa ní àwọn ẹ̀kọ́ tó péye àwọn ọmọ wọn èyí tí a ní wọ̀nyí èyí tí ó jẹ́ ńlá yẹn àti kúkúrú àti èyí tí ó ga jù àti báwo la ṣe ń pè wọ́n lẹ́ẹ̀kejì ni pé aṣọ méje kan ń bẹ tí a kì í fowó rà aṣọ méje àbí ohun méje ó ṣe pàtàkì tó pé a kò lè fowó rà ọ̀yà zero karaka sosandis karakat karakat.
0: Ẹ̀mí mú bú àwọn ajífàlà tí ń jẹ́ sàmáàdì ọmọlọ́lá ẹkú ìnáwó mi lọ́jọ́ sí ní kúbẹ́ tẹ̀sẹ̀ kó mọ̀ jáde àìkí èèyàn sàmáàdì.

bẹ́ẹ̀ni láti lè ṣe rẹ́ pẹ̀tẹ̀sì ní bàbá yìí o méjì pàtàkì ní agbé sórí àtẹ̀fún ní ọjọ́ tí ò ní àwọ ọmọ wọn márààrún báwo ni a ṣe ń pè wọ́n ọyẹ ẹyin bàbá wa ẹyin ìyá wa ó jẹ́ ní ọjọ́ tí ò ní ọyẹ káwọn ọmọ ní àwọn ẹ̀kọ́ tí ó péye báwo la ṣe ń pe àwọn ọmọ márààrún wọ̀nyí bẹ́ẹ̀ni aṣọ méje àbí ohun méje kan ń bẹ tó ṣe pàtàkì tó yẹ pé a kò lè fowó rà wọ́n kí ni àwọn wọ̀nyí aṣọ wo ni a kò lè fowó rà a máa retí 0 gbogbo ètò ìtìbọ̀ láti lè ṣe ẹ̀rọ tètè jẹ́ ẹ̀bùn láti ọwọ́ bàbá wa salamu aleikum sumani majidi àwọn náà ti ń bọ̀ ọjọ́ tó ní kò ní burú fún yìí o bàbá wa.

bẹ́ẹ̀ni nínú ìrìn àjò yìí kan náà ni ìyàwó alhaji arisikatu banupe tí wọ́n ṣe ìyàwó bàbá wa alhaji saluku mag wọn náà fẹ́ni ọjọ́ tí ò ní kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹni kò kẹ́yìn fún gbogbo ohun tí ẹ ṣe ní àkókò ìsìnkú àti mísà tí a ṣe sí ìyá ti àwọn jẹ́ olóògbé mama marceline onedan tí wọ́n jẹ́ pé tọ́lọ́run ní ojúmọ́ kejìdínní ọgbọ̀n oṣù kejìlá ọdún ẹgbàá ó lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó kọjá wọn fẹ́ láti kí pàtàkì gbogbo àwọn ará àdúgbò títí wọn láwọn kí gbogbo ẹgbẹ́ tẹ́kẹ̀tì tí rú lọ́hún àwọn ẹbí manet kanuke ture ọmọ garuba akin ní àkókò yìí gbogbo àwọn àbúrò lọ́kọ̀rẹ́ lóbèrè sàbí rosalie marie juliette antoinette jeanne pẹ̀lú fẹsàn gbogbo àwọn ará sasọ lọ́hún ìlú sàwòrò akinyin alhaji ibrahimus pẹ̀lú ikọ̀ tí ó tọ́ lẹ́yìn wọn làwọn kí lágbára tó lọ́kùnrin bó fún iná ọjọ́ tòní alhaji ibu bata pàtàkì dàbí kí bàbá o ìyàwó yín tí ẹ ṣe gbogbo ohun tí ó yẹ olúwa kò ní jẹ́ kí ìfẹ́ náà kí ó já níbẹ̀ o gbogbo bàbá wa ajibode antoine tí wọ́n jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ẹ̀kọ́ gíga ní ìgbà kan tí wọ́n ti bẹ́ẹ̀ nísìnyí àfẹ̀yìntì àkí pẹ̀lú ìyàwó yín àkí pẹ̀ kọ́ ọjọ́ tí ò ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn obìnrin tí wọ́n débẹ̀ tí wọ́n bá wọn dáná olúwa bùkú yín gbogbo àwọn àna ti tóró lọ́run ti bá nìkọ́ra ti pẹ̀rẹ̀rẹ́ akinyin alhaji wa molikatu akinyin alhaji ina sabira akinyin mama wa pariti sabiri wọn náà kì í pe lágbára tí olúwa àìsàn òní de ìmọ́lẹ̀ o olúwa jẹ́ kí ohun ayọ̀ ni kí ó máa jẹ́ ti ní ọjọ́ tí gbogbo ibi tí ẹ̀yàn láti fi ṣe nǹkan wọ̀nyí ọlọ́run àfi ọ̀pọ̀ àfi rọ́pò fún yín jẹ́ ìyá wa tí wọ́n ṣe alhaji arisikatu banupe tí wọ́n jẹ́ ìyàwó alhaji saluku mag wọn ni kí akinyin àwọn náà àti kí ní ọjọ́ tí ó ní pé yá wa ẹ pè fún wa o ayọ̀.

bẹẹni a ma retí yín ohun méjì pàtàkì tí a gbé sórí àtẹ ẹ má jẹ kí ká kó lọ bẹẹ ẹyin bàbá wa àwọn ọjọgbọn ń bẹ báyìí ọyà ti ń bẹ aṣọ méje kan bẹ tọ́ pé a kì í fowó ra wọn àbí ohun méje tó ṣe pàtàkì kí ni àwọn kan wọ̀nyìí orúkọ àwọn ọmọ ọwọ́ márààrún wọ̀nyìí bàbá wa wọ́n sọ pé ẹ̀bùn ń bẹ sumanu màjì ìdọ̀bẹ ilé èṣù tó jẹ pé àbí tamale akilaikasi pẹ̀lú ìdílé yìí o.

Bene, gbogbo ẹgbẹ́ ìfẹ́ tayọ akínyó bàbá wa bí ọ̀yọ́mà nà pẹ̀lú àwọn tí ó ń bẹ̀rẹ̀ yìí akínyẹ ò ní ṣiṣẹ́ gàgàrà òyìnbó olùwàbùkún lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ni akínyẹ bàbá pẹ́yẹmí fún gbogbo ètò tí ẹ ń ṣe lójoojúmọ́ lágbàtúrà ọlọ́run fún yìí ọgbọ́n náà yóò máa fi lékún sí i yóò ayọ̀ ní fún yìí ní àkókò yìí gbogbo ọlọ́run lọ́gbọ́n kò ṣe michel mo kí n ṣọlọmọ ọlọ́nà mọ jágunjágun ṣe fọwọ́ mú bàbá ìkó akínyẹ dóṣà pé ìyàbẹ́ àpò ní akínyẹ ànúgbàgbé ẹniwa akínfìdẹ̀lẹ̀ akínyẹ bẹ́ẹ̀ni rẹ́tọ̀ àpọ̀nà rv tọ̀tọ̀ láfi pẹ̀lú ìdílé yín àwọn ọmọ làgbàtú lọ àwọn bóró ń ṣẹlẹ̀ sí yìí o ayọ̀. Bẹ́ẹ̀ni gbogbo àwọn tí wọ́n ti gbéra lọ ní ilẹ̀ mímọ́ ilẹ̀ mẹ́kà làgbàtú lọ wa ohun bóró ń ṣẹlẹ̀ sí yìí o láyọ̀ ìyá ṣe ń palẹ̀ nìyín jẹ́ ẹ ò ní kó àpákò ní ọ̀nà olúwa aṣíwájú àsìkẹyìn fún yín gbogbo àwọn tí wọ́n ti ń palẹ̀ mọ́ mo sọ pé ọlọ́run ni ó ṣeré fún ẹnì kọ̀ọ̀kan o.

0: Alo, ẹ kú alẹ́ o.
1: Ẹ kú alẹ́ o, lórí ìdílé rẹ̀.
0: Ẹ kú alẹ́ o, bàbá wa.
1: Kí ni ìlú mẹ́ta Amẹ́ríkà?
0: Kí lè rí? Bàbá olóyèdè.
1: Ẹ bẹ́ẹ̀ ni.
0: A kú ọjọ́ mẹ́ta o.
1: Ọdún mẹ́ta ni.
0: Ẹ kú àsìkò wa.
1: Ẹ kú àsìkò àwọn ọmọ ńkọ.
0: Àlàáfíà ń bẹ̀ bàbá wa.
1: Ẹni dáadáa ṣe tèmi ọdún yẹn.
0: O náà ni ohun tí mo fẹ́ nìyẹn.
1: Atankpa ni baba ọwọ. Ikoko ifabela.
0: Ikoko ifabela.
1: Ogun mo fi nkan kẹ mo gbọ lọ.
0: Dakoda.
1: Mo fi nkan kẹ mo ba o. Afugbaga ni o pe mo ba ju lọ.
0: Afugbaga ni oda. Ẹkẹrin kọ.
1: Ẹkẹrin ni mo fẹ́ kẹ́
0: mo bá wọn.
1: Ẹkẹrin mo ni iná mi kú mi jàánú.
0: Iná mi kú mo wà nùánú. Ó dà àkọ́kọ́ nìyẹn. Ẹkẹjì kọ.
1: Ẹkẹjì ọjọ́ ìṣe mẹ́ni ọjọ́ abẹ́ ọ̀fẹ́kẹ́.
0: Ẹ̀wọ̀n òun ni ẹ̀yìn rí. Aṣọ méje tí a kì í fowó rà.
1: Aṣọ méje rà kò sí ìnìkẹ́ yóò lè fowó rà.
0: Ẹ̀hún tí ẹ̀yìn rí nìyẹn. Ó dà. Ẹ ṣeun bàbá wa.
1: Ẹ ṣe.
0: Ó dà o, olówó pẹ̀lú ìyá bàbá wa. Ayọ̀ ni fún yín, ẹ máa gbọ́ wa ká. A dúpẹ́ bàbá wa Síkírù Olóyèdè, àwọn bàbá wa nìyẹn. Lágbàá tó lọ́wọ́ ẹ pẹ́ fún wa bàbá wa. Ẹ kú àsìkò wa láti àdúgbò Àlùbáríkà lọ́hùn-ún.

ni gbogbo ìdílé ajé akínyin fún bàbá wa ajé salmon ọgá wọn olùránṣọ ní ìgbà kan akínwọn ní ọjọ tó gbogbo ìdílé yìí pé ẹkú rọjò ẹkú ara fẹrẹ kù olúwa ní àkókò yìí kò gbé bàbá wa sí afẹfẹ rere adúpẹ́ o a ò ní agbára ìgbà tí àkókò tí ọlọ́run bá pè ẹnì kọ̀ọ̀kan ká mọ̀ pé kò sí pé mo lọ mo fẹ́ súnmọ́ ìyàwó àbí kí n lọ sọ fún àwọn ọmọ àbí òbí náà ẹ jẹ́ pé kí ẹnì kọ̀ọ̀kan máa múra ká sì tọ́jú ìwà wa ọjọ́ náà kó tó dé ká mọ̀ pé nígbà tí a ó máa lọ kí a sọ̀rọ̀ rere sí wa ni olùṣe pàtàkì.

bẹ́ẹ̀ni owó ní tí mo ní wọn ní ọjọ́ tí ò ní bàbá abẹ́rẹ́ jẹ́fà àmàlí tí mo rí pé ọ̀rọ̀ náà ẹ̀rù sọ pé bayọ́gà ikú tí ga jù wá lọ yẹ kí ẹ̀kọ́ àwọn ọmọ wa ní ohun tó ṣe pàtàkì nínú nǹkan tó jẹ́ nǹkan tiwa tiwa ní ṣàṣà wà àbí ohun tó jẹ́ nǹkan tí a ní àwọn ọmọ gbọ́dọ̀ mọ̀ ní ọjọ́ tí ò ní kọ́ yẹ ká pípa fún ọ̀yẹ́ nǹkan ètò tí a gbé kalẹ̀ fún yín ohun méjì pàtàkì tí abẹ́rẹ́ ni pé aṣọ méje kan ń bẹ tí a kì í fowó rà ẹyẹ fún wa ní orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni èkejì ni orúkọ àwọn ọmọ ọwọ́ ètí ń bẹ ní ara ọmọ ènìyàn 0944 74 44 0944 74 mo fi àkókò gbogbo ìdílé balógun babalá àfùdá kí n pé ọlọ́run wa dúró tí yóò wo ìdílé awẹ́ àràbí wo iná kí ní ọjọ́ tó ní pé báwo ni kí a ṣe lọ ayọ̀ ní fún yín.

0: aláìka.
1: Bẹ́ẹ̀ni, ó yẹ fún àwọn tí wọ́n lọ ní Mecca, ó yẹ kí a máa dúpẹ́ pé Ọlọ́run aláàánú bó ṣe mú ọ lọ nínú ayọ̀ ni wọ́n padà wọ̀ ọ́.
0: Asálàmù aláìna.

0: kọ́ lẹ́wọ̀.
1: Ọ̀dà. Mo ní bẹ́ẹ̀ lè mú òye o. Òye lè kú ní àgbẹ̀mí. O lè kú ní gbogbo
0: kọ́bírì náà. O ti yé mi, o ti yé mi, o yé mi, mo gbọ́ gan. O ti yé mi bàbá wa. Ọ̀dà ẹ ṣeun. Adúpẹ́ o, adúpẹ́ bàbá, mo ti gbọ́gbọ́n tiẹ̀ sọ.
2: Mọ́ndà mọ̀ rúbú ayára ìdè o. Say

bẹẹni bàbá wa màjídì sùmánù bàbá iléeṣu lágbára tó lọ ọdún tí ń bọ ẹyin náà pápá ọlọrun tí ń dúró dé ní mẹka lọ ilẹ mímọ ẹ pé ẹ lọ nípa àwọn ìwà yín ọlọrun nípa àwọn ìwà yín lọjọ tó ní ayọ ní fún yín o.

0: bẹ́ẹ̀ni mo lọ abọ́ ha ò bọ̀ kì í ṣe pé mi mo ṣe kádàrá ni ṣùgbọ́n lágbára tí olúwa ẹ búburú kan kò ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan gbogbo àwọn tó lọ mẹ́kànnì ọ̀dọ̀ tẹnu ẹ̀ṣọ́ sàmí àdó gbogbo àwọn ìdílé ǹjẹ́ kàmárì ti pé láyọ̀ ni ó dé báwọ̀ ayọ̀ lùfù yìí o.
1: ẹ lákì alájà tó rẹ.

0: is not fit to live.
1: Nígbà tí àwa ṣe akọ́ńdíríṣì gbogbo àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò sí ohun tí a lè ṣe ìtumọ̀ rẹ̀ tó bá ti yá ìtumọ̀ rẹ̀ fún gbogbo ẹ̀tẹ̀ wa.

bẹẹni ẹkún ni jẹ ti ọna ọjọ tún náà kí lẹkàn sí láti lè ṣe irúfẹ́ ti gbogbo ẹtí ẹtí ń bọ́ ọtí ẹtí ń jó lọ́lọ́kan ọjọ́ kan jẹ ọlọ́run wa pẹ̀lú gbogbo yín ni mo rí kódà mo ní àwòrán kan bí gbogbo ìlú paraku bí wọ́n ṣe ṣe gbogbo ẹtí ẹ ń jó ẹtí ẹ ń sọ̀rọ̀ tí ẹ ń gbádùn.

kò ìṣẹ́jú mẹ́rin péréte a tún lò pẹ̀lú yín ní ọjọ́ tí ò ní ẹ ti ẹ̀fẹ́ bóyá ẹ mọ̀ sọ pé ẹ̀bù mi ẹ má jẹ́ kí n gbé lọ nítorí pé ọgbẹ́ pé kò lè dára ó yẹ kí a ká sí ẹbù ká fún àwọn kan tó yẹ pé wọ́n ní èrò láti sọ ọ̀rọ̀ tí ó yẹ àwọn kan ti gbìyànjú ṣùgbọ́n ó kù díẹ̀ ká tó ọ̀yà ó máa tẹ̀yẹ́ tí bẹ́ẹ̀ àwọn mìíràn ẹ ti mú ìwé ọ̀pá ìkọ̀wé yín láti jẹ́ kí ẹ gbà á kẹ́lẹ̀ tó bá di ọjọ́ ọ̀la kò ní jẹ́ nǹkan tí ó tún wà ní ojúmọ́ a ó máa lọ o ṣùgbọ́n ọjọ́ ọ̀la ó tún pàdé ní aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru nìyẹn pẹ̀lú àlẹ́mọ́ sanjú gbogbo ẹ̀tí ẹ̀gbọ́ wa ti tẹ̀ gba kò ní dí àwọn tí wọ́n pè ní ọjọ́ tó náà pé àfiakú láti kí bàbá wa ìyáwó bíi àwọn ìbẹ̀tì àkí yóò bẹ́lẹ̀ jàfárọ̀ àkí yín bàbá síkìrì olóyèdè àkí ìyáwó sèkínà àdúpẹ́ bẹ́ẹ̀ ni àkí bàbá wa balógun dòdò ń dàwà kí yín ó àwọn tí wọ́n gbàgbé ẹ̀sù ṣèrọ̀m àdúpẹ́ fún yín àwọn tí wọ́n fẹ́ láti pè bóyá ọ̀nà náà ó ṣókùn díẹ̀ fún wọn tó bá ti di ọjọ́ ọ̀la ó ti ṣùgbọ́n lọ́la tí ẹ fẹ́ láti kí àwọn ara yín pọ́n méjìlá péré fi ránṣẹ́ sí wa kó sórí ẹ̀rọ wàsápù wa tí ẹ̀ tí mo ti dárúkọ tí ẹ bá ti pè lórí 0915092 àjọyọ̀ àjọ̀dún ìbí ni gbogbo nǹkan wọ̀nyí tí a bá ti sọ nígbà tí a ó ṣètò ọkọ̀ méjìlá ni kí ẹ̀yìn márùn-ún ẹ̀bà fi ránṣẹ́ kódà a ó máa kà fún yẹn náà ẹ máa gbọ́ ní ìrẹ̀lú ala ní kí aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọjọ́ ti ọ̀la ẹ ṣe àwọn ètò tó kù àwọn náà ṣe tọ́ pé ó sì lọ níwájú akínyín nínú ọ̀rọ̀ tí a gbé kan wájú ní alẹ́ yìí òun náà ni ohun méjì pàtàkì àkọ́kọ́ ni pé abéèrè pé aṣọ méje tí a kì í fowó rà ó ṣe pàtàkì aṣọ àkọ́kọ́ ni aṣọ gbèsè a kì í fowó rà á aṣọ àìsàn a kì í fowó rà á aṣọ wèrè a kì í fowó rà á ìbànújẹ́ a kì í fowó rà á iṣẹ́ gbogbo ara mọ̀ aṣọ iṣẹ́ a kì í fowó rà á ẹkún ẹ̀wọ̀n kì í ṣe òǹkà tí a fowó lágbára tó kù ní báyìí ní kò ká ní ọjọ́ tí ò ní ǹjẹ́ olúwa agbé aléke gbogbo ohun tó jẹ́ ìdààmú ìṣòro kò ní jẹ́ tiẹ̀ ní kò ká ní ọjọ́ tí ò ní àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ kejì òun náà ni pé àwọn orúkọ àwọn ọmọ ọwọ́ márùn-ún àkọ́kọ́ ni àtàǹpàkòbá ọwọ́ èyí tó jẹ́ ńlá nìyẹn èyí tí ó sara tí kò wà ní ó yàtọ̀ fún ó wà ní ó pẹ̀bà fún àwọn mẹ́rin tí ó kù yìí tẹ́tẹ̀lé ni ìkókó ìfàbẹ̀lá jẹ́ tí a bá mú báyìí òun náà ni tí a bá fẹ́ lá ọbẹ̀ ẹ̀kẹta rẹ̀ ni afungàgà àbí mo ga gòǹgò jù wọ́n lọ ẹ̀kẹrin òun náà ni mo sáré títí mo ga jù wọ́n àbí mo sáré títí mo jù wọ́n lọ ẹ̀kaàrún ni iná mi kú mo ṣàánú àbí mo kéré jù wọ́n lọ àwọn ohun márùn-ún nìyẹn ṣùgbọ́n a dúpẹ́ fún àwọn bàbá síkírí oyedé pẹ̀lú ìyá wa tí wọ́n gbìyànjú láti fún wa sẹ́kínà tó bá ti di ọjọ́ ọ̀la a ó mọ̀ bí ọ ṣeṣe lágbára tí olúwa akínyín òkú ìṣẹ́jú kan tí a láti lò jẹ́jẹ́ra ní bí ni a ó mú ètò wa gúnlẹ̀ sí gbogbo ẹ̀tí ẹ̀tí gbọ́wà ètí ẹ̀tí gbọ́wà kò ní dìbò ẹ̀tí ẹ̀sì ń bẹ ní ibi jíjẹ́ra àbí níbi kíkọ́ pé ètò inú mi ń dùn sí kò ní dì ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ àwa a ó máa gbéra kì í ṣe lórí kù kì í ṣe lọ́rùn àbò olúwa máa dájú ní ẹnìkọ̀ọ̀kan wa ìpàdé wọn tún di ọjọ́ ọ̀la lágbára tí wọ́n ṣe lámàṣọ́fin pé mo kì í pé ohun dúdù wọn lè fi kojú ẹnìkọ̀ọ̀kan alákàlà ńlá àwọn ibi wọn náà ti wà ó dìgbà.